0: ti ṣamọ wa fúnra mi ni ṣamọ wa fúnra mi pẹlú ogolowo ọlọrun ti mi ni sọrọ ju mo sá ti lóyún báyìí o jẹ nìkan tí ẹdá máa ń dà láàmú ẹdá yẹn tí wọn máa ń fanú gbígbóná kò jẹ kó yún dúró lára mi tí má ti èèmọ tọkùnrin ọkọ mi bá ti ń lájọṣepọ báyìí ló mọ wálẹ àmọ fún ogolowo ọlọrun mo ti finú ṣoyún báyìí.
1: ẹ wo testimony ọmọbìnrin yẹn kò tí ì join church josù kan lọ báyìí ó ní òun kọkọ máa ń ràn wọn ni ẹ lọ bá ń romi wá mọmọ ẹtọ dá ìyá dáadáa ọ wá sọ fún ìwọ náà ojú àwo làwo fi gbọbẹ àdúà tààrọ yìí ojú àwo làwo fi gbọbẹ ni òun náà wá gbéra fún rẹ òun náà wá bẹrẹ sí wá ọ sọ prógrámù yìí táwọn obìnrin ṣe last òun ló fi lóyún yẹn o ẹ dá ní òjì olóyún olùfẹ ẹ wo testimony bó ṣe ń lọ o Elijah gbàdúà gbogbo èèyàn ti ń gbọ́ mi lónìí dìde gbogbo èèyàn ẹ dìde bọ́ọ̀bà gbé rédíò rẹ gbé máyà bọ́ọ̀bà mú fóònù rẹ tọ́ba ṣe pórí fóònù ló ti ń gbọ́ mu dání ọyẹ dìde àdúà ta láàárọ̀ yìí jẹ́ ń sáré kan kankan ẹ dìde dúró ni ẹnìkan ní ó rẹ̀ mí ó tún sùn bíbélì ní orun díẹ̀ ògbé díẹ̀ ìkáwọ́jọpọ̀ gbéra díẹ̀ èmi ò ní sọ tán o ọyá ẹgbọ́n tó sọ ó ní nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ ẹ kígbe iná olúwa jẹ́ wọ́n mọ̀ gbọ́ ládùúgbò olùfẹ́ àdúà lọ ń gbà à ń ṣe àdúà àárọ̀ ni bíbélì ni ẹni tó bá jí wá olúwa láàárọ̀ kùtùkùtù yóò sì rí o ní mo fi fẹ́ kó dìde dúró bí tó bá wà ẹ wá gbọ́n tó sọ ó ní nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ ó sì sun ẹbọ sísun náà ìyẹn túmọ̀ sí pé àwọn màálù tí wọ́n kọ́ sí orí ibi wọn ti fẹ́ fi rúbọ tó bá kà láti òkè mọ̀ ń kà nínú ìwé first king chapter 18 ẹ̀yin ọmọ kéékèèké ẹ mọ̀ gbọ́ o màálù tí àwọn wòlíì báàlì fẹ́ fi rúbọ o ní wòlíì ọlọ́run tún sọ pé kí wọn ó tún kó sórí ibi tí orí pẹpẹ tí wọn fẹ́ fi rúbọ yìí wá mọ̀ gbọ́ o ó sì sun ẹbọ sísun náà ẹni 1 àti igi ó di méjì ẹni 2 àti òkúta ẹ sọ pé tìrí òkúta wọn ni àti erùpẹ̀ 4 ó sì la omi 5 ti ń bẹ nínú yàrá náà yàrá kan wọ́n gbé kalẹ̀ ebi nù yàrá náà lọ wà yẹn nínú yàrá bí tọ́ wà yẹn ò lè mọ̀ pé wọ́n ń fi nǹkan ṣiṣẹ́ wọ́n ń gbé nǹkan gbẹ̀yìn ẹ̀ bọ́ ọ bá jókòó tọ́ ọ bá gba nù yàrá tàbí tọ́ ọ bá wà nínú yàrá tí wọ́n ti sọ di ojú bọ̀ nǹkan rẹ̀ ò lè wọbẹ̀ ẹnìkan ní wòlíì kò yé mi ìbínú yàrá wọn tó nǹkan yìí wàdúrù tí wọn kó bẹ ẹbọ sísun àwọn màálù àìmọye yàrá tí àwọn nǹkan ìfo tó lè fojú rí tí wọn ti sọ di yàrá bí tí wọn ti ń rúbọ ẹ kígbe iná olúwa ó yá bọ sínú yàrá mi iná olúwa ó yá bọ sínú ilé bàbá mi iná olúwa ó yá bọ sínú pálọ mi gbogbo ẹyin agbára tí ń sọnù ilé mi dojúbọ ẹgbọrọ olúwa ó yẹ ìyá dànù mọmọ ọlọrun ni mo fi ń ṣe ẹlẹrìí nǹkan kan tẹlé àdúrà yìí wà á mì níbi tó o bá wà sórí bí rédíò ṣe ń dunnú ilé rẹ nǹkan kan ṣẹlẹ mo rántí àwọn ìránṣẹ ọlọrun tí wọn rìkọọdù orúkọ jésù wọn rìkọọdù ẹ sínú cd wọn wá gbé lọ sínú gbá ìwọ láyé babalọla wọn gbé lọ sínú gbá ìwọ wọn gbé orúkọ jésù wọn rìkọọdù ẹ sínú cd wọn inú kẹsẹẹtì wọn ń lò láyé ìgbà yẹn wọn wá gbé rédíò yẹn lọ sínú gbá ìwọ wọn lọ gbé síbi tí àwọn ẹbọra àwọn iwin àwọn àlùjẹnu ń gbé wọn wá lọ gbé síbẹ wọn wá ń kígbe orúkọ jésù inú cd lásán inú kẹsẹẹtì bíbélì ní orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo wọ ọbẹ ó sì rí iyè ẹyin olùfẹ bí wọn ṣe ń kígbe orúkọ jésù gbogbo àwọn ẹbọra ń kán lọrùn etí ọwọ gbó lọ ń wọgbó lọ ìwé ìtàn gbé wípé lójú ẹsẹ ni wọn fi gbogbo agbègbè yẹn lẹ ẹ kígbe ńlẹ ó lè mọ tí wọn ń ṣe wọn a máa sọ yàrá èèyàn di mítìn òun ló jẹ ọlá yẹn mọjúmọ sìstáì oh my god jí àwọn èèyàn báyìí o gbogbo ẹni tó bá lè pèsè àdúrà yìí kí ló dé tí wọn ń bọ ọ lò pọ nu yàrá rẹ inú yàrá yẹn náà lórí ti ń fọ ọmọ bẹ inú yàrá yẹn náà ni àlákàlà ìjákulẹ̀ ti ń wá ẹ̀kẹ́ orúkọ jésù agbára tó ń yọmí lẹ́nu nu yàrá yìí ọyá wọlẹ̀ ló dindi kàdá yàdàbàlì àbàdúṣẹ́ rí katanaya ẹnìkan ní wòlíì wa kí mò ń gbọ́ làárọ̀ yìí ọ̀rọ̀ ni sa mò ń jáde sí ọlọ́nà ọ̀tún ẹ pawọ́ yín méjèèjì pọ̀ mọ́ jókòó tí n bá ti ní ogun oṣó gbogbo àtẹ̀pá wọ́n mọ̀ tẹ́ni ogun oṣó gbogbo ogun oṣó gbogbo ogun